0: ṣùgbọ́n bá a bá yọ ti kòkòrò ara tún bí ẹ̀fọ́ gidi gan. Àní bá a bá yọ ti kòkòrò
1: ara dẹ̀ wá tún bí ẹ̀fọ́ gidi gan.
0: Ẹ wo mi tó ń ṣe.

0: inú kọ mi.
1: Ẹ jẹ́ àmọ́ kíra wa káàbọ̀ láti apá abẹ̀ wọn.
0: Gbogbo ayé.
1: Báyé àlejò wa bá ṣe sì wọ́n jáde lálẹ́ tòní.
0: Sani, sani mo lè sin mi lé o.
1: Kò yé mi náà.
0: Sani mo.
1: Bàbá Balógun Bọ́lọ́ǹdúró Alábà lọ́hùn-ún mú kí yín ọ̀ ẹ̀kú gbogbo gbà o.
0: Gbogbo ayé yìí máa.
1: Ẹyin bá a ṣe wá ń bàbọ̀ lórí ètò tá a pè lámì òfun ta lẹ́ tòní.
0: Gbogbo ayé.
1: Gbogbo àwọn tó yẹ ká wọ̀ náà láwọ́ adúpẹ́ o. Ẹ̀gbọ́n mi sì yá sàní kò ní bàjẹ́ ògbó yín náà mú kí o. Àwọn ní ti pa lókè òní gbìn gbogbo olólùfẹ́ ètò yìí pátá mélòó làákàlẹ̀ yín àdépèlé. Gbogbo yín pátá náà là kí o lórí ètò fún talẹ̀ tòní o. Ẹjẹ́ ń ṣe báyìí mò ń bọ̀ ní kò pẹ́ kò jìnà. Ẹjẹ́ ń gba bí wọlé lórí ètò fún talẹ̀ tòní ẹlẹ́mẹ̀ ẹ̀kú kalẹ̀.

0: aje lo sodo aye lo ja furniture ta ba so nipa ile ise afigidara yi to du ore to si duri nle yi aye meji jadi e aye lo ja furniture enterprises gana mo we gbogbo furniture na le office ile ise ni abu hotel abi restaurant hospital schools gbogbo e na ni won se ti won si tun ta ni odo ti won ledin wo de ni o lo poku awon furnitures to je be mi dije to standard to fi ma won aga bembe gbogbo e gbogbo e laye aye loja furniture enterprises na lo nse ti won si nta lodo won o won tun lawon timotimo form lorisirisi te le fi ka aga igbalude o po bi ba lodo won niru size te ba nfe to fi mo timotimo uniform ati bebe lo company price na ni won si nta o company price ni o lerin lodo ti won be ba si fe si ni o ile ise won wa ni number 342 ni Igirarimi ladojuko Ilorin Foundation ni okopona somi Igirarimi ni lu ti Ilorin e wa gbo waye loja furniture enterprises 803-519-1184 ni number tele pe won si 803-519-1184 abi 901-8616165 0901-861-6165 abi 803-519-1184 o si jenu lori oro ti aye loja furniture enterprise tori akoko wa lale yi aje se bayi 09091365569 to loju oko te le pe si aje won le wa loju oko ye ka le oko yi bule tin pe wa o
1: oruko mi ni kan idi itaguri lati de mi dogo sa
0: to baba an gbo yin e ka bo sori eto sa
1: da mo ji re pa je lele
0: ami leduwa
1: o be wi je olorun ojo lo yo da
0: ami olorun
1: te yi mo ki ari ji wa na adupe ko ara da gbo ni jejo ara da tun gbo loni
0: adupe
1: àwọn mo fẹ́ kún un lọ́gbà pé gbogbo bí àmúrú bá ti wọ́n tó rẹ̀ dáláyé èèyàn lè wà ń wájú ọ̀ sí kẹ́yìn àárín náà lèyàn ó wà àbí wọn ó kírítíkà àmọ́ wọn dákun kó mọ́ dákẹ́ àdúrà
0: ká má dà kí àdúrà
1: àdúrà ni àdúrà ló gbogbo láyè ọlọ́wọ́ sì gbé wọn borí àrùn ìṣòro náà
0: àmì
1: gbogbo títí ń gbọ́ náà ọlọ́gbọ́n àrùn ìṣòro tiwa náà
0: àmì ò
1: ẹgbẹ́ òkèlè
0: àtàyè ìrìn àdúkwẹ́ o.

bó ṣe rí nu ẹjẹ́ wọn ni wọ́n àbínú ẹ̀ka ilé ó kọyìn bulẹ̀ tí ń pè wá o ẹ̀lọ́ ẹ ti wà mí ẹ̀ ó kọyìn bulẹ̀ tí ń pè wá o ẹ̀tùnmú lórí ọ̀fẹ́ àti gbọ̀nyìn ẹjẹ́ wọn ni wọ́n àbínú.

0: kábíyèsí lórí ẹjọ́ wọn wà mí ní ẹ̀ka ní ọkọ̀ ibùlẹ̀ tí ń pè wá o.
1: Hello, sir.
0: Ẹ̀ka lẹ́sà o.
1: Ẹ̀ka ni náà mo kọ́ ti nẹ́tíwọ́ọ̀kì ni Evangelist Kọ́lá Wọlé ni.
0: Evangelist Kọ́lá Wọlé, ẹ kú gbogbo wà lórí ètò yìí bàbá.
1: Àwa mi lẹ́ sà.
0: Adúpẹ́ o. Adúpẹ́ o.
1: Mo bá náà yẹ dúpẹ́. Mo bá wọn dúpẹ́ gan, wọ́n ti borí ìṣòro. Nítorí tí ẹ̀mí wọn wà láyé tó wà láàyè di àkókò yìí, ọlọ́run ti ṣẹ́gun fún mi.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ọlọ́run ti ṣẹ́gun fún mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arábìnrin tó dúró tí wọ́n yẹn.
0: Wọ́n jọ wá náà ni, wọ́n jọ wá sórí ètò ni.
1: Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan. Nígbà yẹn gan fi àfi ṣe ètò tó sí inú ayé wọn. Mo dúpẹ́. Ọlọ́run àti àwọn náà síwájú.
0: Àmì.
1: Òkè sóró wọn ó ti di pẹ̀tẹ́lẹ̀. Òkè sóró wọn ò lè gbé rí málágbára
0: lọ. Àmì àmì àmì.
1: Máa fi nǹkan ránṣẹ́ sí wọn, ẹ bá sẹ́ẹ̀dì àkáǹtì náà kan.
0: Tọ́ ó dá adúpẹ́ ò Evangelist Kọ́lá ẹ kúkú gbogbo lórí ètò yìí o kò ní sùn yín kò ní rẹ̀ yín o adúpẹ́ ò adúpẹ́ lọ́wọ́ yín o Evangelist Kọ́lá. Kábíyèsí elédùá. Ẹ jẹ́ àwọn ènìyàn wà ń bínú ẹ̀ka alẹ́ ó kọyìn bùlẹ̀ tí ń pè wá o. Hello ẹ̀ka alẹ́ bá gbóǹsókè ẹ̀ka alẹ́ o.
2: Ìwà náà sọ àjùdí ni láti lọ àwọ̀ bẹ̀rẹ̀.
0: Tọ́ ẹ̀ka àbọ̀ sórí ètò bàbá. Àmì àmì ọlọ́run àmì ọlọ́run. Àmì àmì àmì elédùá. Àmì o àmì àṣẹ o àṣẹ elédùá. Kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. Pe ọlọ́run ní ohun tí wọ́n sì láyé sì kù. Kábíyèsí ọlọ́run. Àmì àmì o. Àmì àmì o. Àmì o àmì o àmì o. Adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ wà fà wá láti lu àwọn àbúrò adúpẹ́ ọlọ́run ó jí wa rí o adúpẹ́ sà o.

0: alagba asegun eloro lati ilu igbeti mu kiyin o ko ni baje o iya zani mo dupe o egbon mi dara ko ni baje o aja won ni wa nbina loju opo yi e ka le o ko yin bulletin pe wa o e ka le sa wa dupe o
1: e ku so lo won ni jo baje
0: ami le du o
1: e da ko se ro te so yi
0: be ni se
1: ti o gboro yi ni o se ne yo ni me won ni ko ene ko ko ja na wo la yi
0: kabisi olohun
1: bo gbe mo ku si yo ara giri o ti mi o ba pe ke se ni ran lowo ni pe be ni e ba la ka gan ba e ba ko e pe si ta ti olohun ba ni kaluku ni ko se ran lowo olohun ni je wa daru mo be fa wa na o
0: ami olohun ami olohun to adupe o fun idasi ti yin o je pe gbogbo na la ma nso lori eto yi fa won ti ma ntele wa pe gbogbo nkan na lo ni ilana ati agbekale agbekale eto yi ni o faye gbe ma binu owo mi na ki ma se be ama te ba pe leyin eto aha e pe leyin eto e pe leyin eto iranlowo te ba fe se fun e pe leyin eto tori agbekale eto aje won ni to wa loju opo ipo yi na e ka le o ko yin bulletin pe wa o eka le mo e ku dede akoko yi o
2: abi olorun so lati jeti
0: lati lu gbeti eka bo sori eto ma
2: ami wo ke to atori silele o wa ba yan le mi oda ori ekun ni mo wa inu mi do pe mo gbo lati jeje
0: kabisa lon
2: olorun je ku ta fun obirin to duro ti won la niyan
0: ami
2: ọpọlọpọ àwọn èèyàn wò pé obìnrin ìdá obìnrin ìdá gbogbo obìnrin kọ́ ní ọjà ìdílé ìwọ náà jó dá fún wọn lójú táwọn ọmọ wọn náà
0: àmì
2: àdó àwọn sì gbà pẹ̀lú gọ́lá tó nínú ìgbà
0: àmì
2: mo tẹ̀mí gan tí mo jẹ́ ọmọ kékeré sí wọn ojú ọjọ́ orí mi lọ
0: kábíyèsí ọlọ́run
2: ṣàánú wọn kó ṣàánú ìlú náà
0: ẹ sì ráàánú gbà lágbára ọlọ́run lagbara ọlọrun adúpẹ́ o láti lu ìgbẹ́ tí ọ̀dà ọlọ́run ó jìwà rẹ̀ mọ́ adúpẹ́ o láti lu ìgbẹ́ tí kábíyèsí elédùá ẹjá máa múra lédi ẹ̀dí ẹ̀ fútalẹ̀ ètò ní ìjẹ́ ìdòyè kápá o apá o kápá o dòyè kó sì apá o kó sì ìdòyè kákàngàkàngà ò ṣe bá wọn bínú kó sì àálọ̀ lálẹ́ á padà lọ́sẹ̀ tí ń bọ̀ o gbẹ̀ngà pẹ̀lú mo kí ọ dáadáa o àgùntàn sọ lò ẹ kọ̀ọ̀kan ìyàwó rẹ̀ sọ sẹ́pì sẹ́ńtà nu àjọmọ̀ ń wà náà ní lálẹ́ lálẹ́ tòní fún ìdí kan àtúmí ni ò fi wà pẹ̀lú mi lálẹ́ ìyádúpẹ́ o ẹnjìníà mi dáadáa ẹnjìníà victor àjọ wà lálẹ́ tòní gbogbo ẹ̀yin bàbá tó wà lẹ́nu lóró lọ́wọ́ kí yín o ẹyẹ ò ní fò kó forí sàpáta àwọ̀ lọ lálẹ́ ìyá padà lọ́sẹ̀ tí ń bọ̀ lógo tọ́lọ́run ọlá ti rìn wájú ògùn ní yọ̀pá ẹ̀bì ti lórúkọ tèmi alákàfẹ́yìn rè jálógun tàṣà sáprì sẹ́ńtà ọmọláre ò ti fàbọ̀ lámọ̀kan yẹn gan òkú pàpàpà fìrẹ̀ nàkanàkan gbárẹ̀ lọ kanakana ó dárọ̀ sá ó dárọ̀ máa o ó dárọ̀ gbogbo èèyàn èyí ò ní jásọmọ fún mi o lógo tọ́lọ́run kò ní jágbọmọ fẹ́yìn náà nínú ayé o lágbo elédùà á fìrẹ̀ àtayọ̀ pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò ọ̀hún elédùà mo bì ọ́ wò lẹ́ẹ̀kan sí i má jẹ́ kéyìí jásọmọ fún mi o kó má jágbọmọ fáwọn olólùfẹ́ wa o.

0: alagbara to fi owo agbara nla to fi pin okun pupa ni amojuba re o ojo awon woli eti awon woli ore nu awon woli kabiyesi re olodun lodumare ajuba ko daye olorun ba se doro olodun to tin be ti obe to ma be olodun tutu ma wa nigba ta yo ba tun ni simo olodun ibere arin ati opon gbogbo no ba ti olokun oba ti ologa o na lo jigi ige olodun to lo gbogbo to de so gbogbo ninu gbogbo fe ni gbogbo laye gbogbo ni bi gbogbo nigba gbogbo ni gbogbo asiko oba to sori everybody like ba permission lo baba anybody o na ni agbara nla tin fowa agbara gbagbara lo gbogbo alagbara tin fa agbara dan la garago ni garagara ekule ka le ka bo sori to anu ati ori ofe ikani yen na ni to takara le to takara oko ikani diamond 8.7 FM to nbe nilu lorin ti wa ti wa nbi lori to anu atori ofe na ni ankiyin ekule kaabo oluwagbemi go keke lo ko mi e ti mo ba se ma nseto pe abala akoko yen la pe ni abala kini ni biti ati mo jise yin ngbati abala le keji ta pe yen ni abala anje woman ngbati abala le keta je abala testimony wa ti eyan egbe olope ti e tin se be te tin pe wole ti e tin se be so nti olorun se laye tin ko se eda kan laye to wa nle aye ti mi mo nso o ti enu ope oto si enu re nitori pe awon to ti wa ninu boji nikan ni won loro fe ati yin olomo nigba ta si wa laye eja yin olorun nitori ti o seun nitori ti anu re duro titi lai lori aye mi ati yin o da se wa ri lale ba tun se seto hun yo tun lagbara die on tori pe a te ba wole agbara e ri wi pe awa ta ba wa lojo po Facebook oluwagbemi go kiki ni ke fi lo mo wa ke fi mo like ile ise iranse kan be ni ile agbara pelu wa ni ale yi sugbon ko to di pe ma di odo won e je kin sa register to wa ni waju mi an fi asiko so fun gbogbo eyin eyan patapata eyin lorin agbegbe re ni Eko ni Ibadan ni Abuja ohun te tin reti lododun ni o nse be o tun mo waye lola o iti awon ministry to je oruko won je Faith Proclaimer Gospel Fives ti won se be ti won gbe ise iranse na lowo eni ti won pe ni 7 hours of praise iyen yin olorun fun didi wakati meje ti olorun ti owo lady evangelist olorun femi women ti olorun ti owo re gbe kale ododun lo ma waye ti odun yi o wa len ye ni ola ojo kesan osu kejo ta wa yi na ni yo mo waye lati ago meji la osan si ago meje ni o ti mo waye nibo ni o ti wa waye Equa Chapel Hall to nbe ni challenge na ni o ti waye o be ni o wa ni ona ta tun gba yin olorun lodun yi yo tun yato aso oke la fe wo won to ba ni buba soro ni sanyan ni agbada ni awon ton ti mo so pe daddy what is the meaning of sanyan awon junior nu gba to je pe awon ti won body school na dagba ti olorun sa nu fun ma gbogbo patapata eja wo bata jo wa eja wa sojo ka se be ka lo yin olorun lola gbogbo nte ti gbadu ate ti gba we tolorun ti da yin lohun mo fin da yin loju pe ninu iyin ni agbara olorun gbe o olorun ni o da yin lohun ninu iyin kiki da pe ke ti gbagbo nitori pe olorun nikan lo lohun gbogbo to de le so gbogbo gbogbo yan la pe Equa Chapel Hall to nbe ni challenge na ni a ti se lola gbogbo yan la pe bakan na je ki n se be ki n fe se kan ya lodo aminat final ni ajoke alagbo mo so fun gbogbo awon to je wi pe ala nkan kan ka koja ni ago ara wa boya bi awon arun ni tabi boya bi eyin kankan lo nse wa to je pe ati lo ogun ta ti gbianju to de dabi pe boya kini o fe jora won a ma lo si odo Aminat Fula ni ajoke alagbo ti won be ni asadamu ni won wa te ba ti de joksha agaka n te ba ti wo opopona to lo si ona igbejila te ba ti koja ile poj sisale ile kan be ton pe ni solarite waju solarite gangan ni won wa number ni ke mo pe won si 0903539751 081265086623 ayi si tun wa fun gbogbo a to je pe asini to si un ta ba fe won gbe dodo wa won se home service delivery awa to de je pe asini orilede Nigeria to je pe oke okun lohun la wa lagboro lohun ko un teyin ba ti order fun yo se be yo kan yin lara awon na ko olohun ba ni o da e ja se be ka wa kan lo agba mi eto fun ta le yi
1: Hi,
0: je kin se be kin tun ma ja yin si o gbe yin lolufe prince tunde onijoba ti gbe yin mo si emi awon woli oni kin ma fi asiko kede fun gbogbo eyan pe eru jeje ti jade o te ba gbo eru jeje kabiyesi re olo en sa so fun yin pe asiko te ba n gbo lowo boya ke mo boya ke park tori awon to ba ni mi si lara ah kenyan mo wonu emi nti ri ati wipo ori ohun te ba gbo koda kenyan fe gbadua kenyan mu orin kenyan kan gbo lasan o ti to fadua tori pa awon tin benu re ohun to se be to ni agbara ni o de je ki se be ki ma se be gbe alase yori wole e ba mi ki gbogbo eyan ati gbo awon tun gbo wa kakiri gbogbo lagbaye
1: oruko mi ni evangelist taiwo olatubosun lati inu ijo alase yori chapel of praise and prayer ministry olokeanu of agaraji
0: ari yin lale ise ko si ta fi re yin
1: baba ati mama oluwa toyin awon ran mi wa lori ajodun ti yo waye ni ori oke alase yori ni ola
0: ola ojos kesan yi ti sojo simi
1: 15 years anniversary
0: odun ka adogun
1: beni sir
0: ti won ti bere
1: beni
0: o da kini eto idale lori gan kini ise iranse igbe lowo gan
1: ise iranse o dale lori iyin ati adura o na na fin je alase yori chapel of praise and prayer ministry
0: alase yori
1: beni
0: a je wi pe o da e je n bere pe kini idi ti won fi n jo oruko alase yori
1: idi ta fi n jo oruko alase yori ni pe olorun alase yori o n se bebe olorun alase yori aye lo wa
0: o da ojo wo ni o waye gan
1: ola tin se ojo kesan osu kejo 2026 ni ori oke anu asadam road
0: nilu lorin wa nbi
1: ben
0: o da awon lorin emi wo awon iranse olorun wo ni ka mo reti
1: awon iranse olorun ta reti na ni reverend dr jo adeneji baba adeneji a si reti toluwa se dolapo aka ebameki lati ilu eko
0: kabiyesi re olorun
1: ati ekwa kwaya gama ilorin awon host kwaya gaga ni alase yori prayer and praise
0: o da je ki n se bayi e dokun mu fe bere bere lowo yin eni kan ti koko paro ohun fun mi sugbon mu fe wo pe bi eyan ba paro eyin te je iranse olorun bayi ko tun ye ka tun ba ro lenu tiyin eni kan ni baba gbadua baba gbawe e ri pe mo so nu oro le kan won ni un ta ti fawe bere ta ti gbadua tolorun o dahun won ni ka yi si yin pe ka lo ri yin olorun pe ninu yin pe ogun amo se mi wa ni pe ewo to ni munle se eni ti n wa se ti o ri se eni ti n wa mo ti o ro mo bi eni to je pe ogun aye nda laamu o n se wahala nkan o jora won te wa ni ko mo ti nu egan odun e wa ni ku wa yin olohun je se kini o n jora mo ro pe iru apejo to e ka pe ni pe oni ni final ogun aye mi olohun o je ki gbogbo abia mo jere mo keyin ya wa nle obirin mo n gbianju o tori to ba ti doro aladua ologun ologun e ri diwe bawo eyan o se mo lagun yobo se agbara wa wa nu ka yin olohun
1: agbara nbe nbe o na le jo fi nje alase yori chapel of praise and prayer ministry am ma yin olohun gbogbo every first friday every month an se le biru another anything a mo npe program yen ni fiyen gbare iyen ponbele ni o si pe adua olohun ba n lu pa ba n fo lori ko si nbe iyen ni every first friday fiyen gbare lori oke alase yori lori oke anu
0: kabesi re olohun o da mo fe bere bere kan lowo yin sa ko to di pe ma ku ni abala yin yi emi ro pe eni ti nkan kan da laamu gege bi mo ti so saju ti ogun aye re to gbebon lowo aten to je pe ohun titi e ati ja ati mu ina ni eyan mi ati jo tutu wole oko ni isin ko gbo pa ko gbo po ta wa so wi pe ko mo yin olohun se emi ro pe o da e je n bere bere pe kin ku pare bayi pe eni ti yin olohun to si ni soro tabo to ni nkan kan tin bere nje olohun le ran si olohun le ri pe ah omo lele ni lo o iyin ni si mi mi ti o bere nkan kan e ba ntan sa rin
1: mo ba tin yin olohun to n bere fun olohun a se fun tori pe se kini o ti mo kokoro teyan fi ri nkan gba lowo olorun
0: a je wi pe kokoro olori kokoro ta fi le ri owo olohun
1: pa wa
0: iyin ni
1: beni
0: kabiyesi ri olohun mo tin ri di abati to fi je pe David pa gulaya ati o tori a ri kanu we mo pe David a mo yin olohun ni emeje loju
1: beni
0: kábíyèsí rí ọlọ́run agbára ń bẹ nínú yìí
1: agbára ń bẹ nínú yìí
0: kí gbogbo èèyàn wá yin ọlọ́run lọ́la
1: yìí gbogbo èèyàn wá yin ọlọ́run
0: ó dà ẹ bá mi sọ ibi tí ó ti wáyé lẹ́ẹ̀kan sí kí n tó sí ojú òpó ńlẹ̀
1: ibi tí ó ti wáyé náà ni aláṣeyọrí chapel of praise and prayer ministry orí òkè àánú ọfà garage asadam road ìlọrin kwara state.
0: ó dà táwọn èèyàn bá ń bọ̀ wá nọ́mbà wo náà lè pe bàbá àti mọ̀mọ́ sí.
1: nọ́mbà tán lè pè wọ́n náà sí ni 080 032 32 81 84 82 tàbí 081 59 97 99 00 00
0: ó dà ó dà ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n sáré bọ̀ ná ẹ jẹ́ ń dá tọ́ mi ná mò ń bọ̀ wá. kábíyèsí rí ọlọ́run bó ṣe ń jẹ́ náà lẹ ti ń gbọ́ yẹn o aláṣeyọrí prayer ministry àwọn fi àsìkò ipò gbogbo àwọn èèyàn lọ́la pé jẹ́ ká wá yin ọlọ́run ìṣòro tẹ̀ ń dojú kọ òun ẹ mọ́ béèrè ìṣòro mọ́ ẹ mọ́ gbàdúrà mọ́ ẹ wá yin ọlọ́run lórí rẹ̀ abáwa pastor job ọládayọ láti asadam òṣèré ẹ ṣe gan ni o àrọwọ yín o àdúpẹ gan ni bá láìkẹ kẹ bá ṣá ẹ jẹ́ kí n máa fi àsìkò sọ fún gbogbo àwọn olólùfẹ́ ètò àánú àti orí ọ̀fẹ́ wípé láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ojúmọ́ láàmọ̀ gbọ́ ètò yìí o ọjọ́ friday ni ó mọ̀ wáyé ní ọjọ́ jímọ̀ ní dédé aago méjì ku ìṣẹ́jú márùndínlógún ìyẹn 1:45 sí 2:00 láàmọ̀ gbọ́ ní ọjọ́jọ́ friday tó ń bọ̀ lágbára ọlọ́run gbogbo àwa tó wá jẹ́ wípé a ti mọ̀ ń sùn lásìkò ìgbà tá a bá ń ṣe program tó jẹ́ pé ẹ sùn mọ́ báyìí o kẹ́yìn náà kẹ́ ṣe kíni kẹ́ gbé bọ́dì yín tán ẹ ṣe báyìí kẹ́ wá polówó ọjà yín ẹ wá sonígbọ̀wọ́ ètò ètò yín wọ́n nígbọ̀wọ́ nọ́mbà yìí ni kẹ́ máa pè mí sílẹ̀yìn tó 070-7040-2140 070-7040-2140 ní kẹjẹ́ ká fi máa síbẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ jẹ́ kí n ṣe báyìí ká sáré sí ojú òpó yẹn lẹ̀ kí a gbóhùn èèyàn kan tàbí bíi méjì 091-36-55-6952 ní nọ́mbà tẹ́ pè wá sí lálẹ́ 091-36-55-6952 mo tẹ̀ fẹ́ jẹ́ ó gbà wá tá a bá pè wọlé lálẹ́ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ ohun tí yìnyín ti ṣe láyé yín pé lásìkò tẹ́ ẹ̀yin ọlọ́run èmi ó sọ tèmi lálẹ́ gẹ́gẹ́ bíi fẹ́dẹ̀ ẹgbẹ́ ọlọ́pẹ́ nǹkan pàtàkì tí ìyìn ṣe láyé ti yín 091-36-55-6952 alàgbà kó mọ́ dàbíi pé èmi náà mọ̀ọ́mọ́ fẹ́ gbọ́rọ̀ ní ẹnu yín ni àwọn wo gan ni ó ṣe bẹ́ẹ̀ tó gbé ètò yìí kalẹ̀ gan.
1: Àwọn tó lọ ń lò tá gbéṣẹ́ ránṣẹ́ ẹlẹ́ka náà ni àwọn bàbá pastor and prophetess Olúwatóyìn Jébí.
0: Kábíyèsí rẹ
1: àwọn gangan ni bàbá àti màmá aláṣeyọrí.
2: AKA aláṣeyọrí wa. Hello, ta ló wà bẹ́ẹ̀ kalẹ́ o?
3: Àláfíà
2: fún yín ní orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
3: Pastor Jébí Olúwatóyìn láti Ìlọrin
2: lágbàdá. Bàbá rè é ẹ̀ka ẹlẹ́sà. Ẹkú sí Olúwa.
1: Àmì Jésù.
2: Dádì ẹ gbàdúrà fún àti gbogbo àwọn tó ń gbé ètò yìí àti lè ṣe diamond lápapọ̀. Àmì Jésù.
3: Ẹkún ọjọ́ alẹ́ kò ní jẹ́
2: ìpín. Àmì Jésù.
3: Ilẹ̀kùn àná tó yóò ṣe fún
2: wa. Àmì Jésù.
3: Láwọlé sùn yìí lórúkọ Olúwa, ògún tó bọ́ sọnù Olúwa yóò fi lé
2: yín. Àmì Jésù.
3: Ó ti rí bẹ́ẹ̀.
2: Àmì Jésù.
3: Jésù Olúwa wa.
2: Àmì àmì àmì àmì lórúkọ Jésù. Ó dà bóyá fún àwọn èèyàn fẹ́ rí bàbá tàbí bóyá fẹ́ bèrè fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìgbaniníyànjú ẹ bá ń pe nọ́mbà tó já sọ́dọ̀ bàbá gangan jáde.
1: 081-081-59-97-99-00
2: lẹ́ẹ̀kan sí.
1: 081-59-97-99-00
2: ó dà nọ́mbà tó já sí ọ̀dọ̀ bàbá náà ni tàbí kẹ́mọ̀ pọ̀ sórí 080-32-81-84-82 ó dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ dágbére díẹ̀díẹ̀ lórí ètò bóyá ẹ fẹ́ polówó ọjà yín tàbí ẹ fẹ́ ṣe onígbọ̀ owó ètò yìí tàbí ẹ̀yin náà fẹ́ jàlejò wa lórí ètò yìí tàbí oní nǹkan kan tí ẹ fẹ́ jẹ́ ká bá yín sọ 070-7040-2140 070-7040-2140 tàbí lójú òpó facebook ẹ lè jẹ́ kájọ sọ̀rọ̀ ńbẹ̀ pẹ̀lú olúwagbèmíga òkìkí ó dá ìyá ààfin olórí ẹ bá ń dárúkọ yìí fún gbogbo èèyàn kó tó di pa àmọ́ lọ.
4: Orúkọ mi ni Rachel Olatunbosun.
0: ya fin Rachel Olatunbosun lawon eyan na ti gbo yen o da alagba e ba n daruko yin fun gbo yen ka mo lo
1: oruko mi ni evangelist Taiwo Olatunbosun
0: o da e se gan ni ese lo be se opa ibiti lo lowo bo ti mi fun tale iko ni pa gbogbo wa ijo mejo ojo Friday ni eja jo pade o ni dede ago kan ku ago meji ku iseju ma dogun 145 lojo Friday le to yo mo waye ki sojo Saturday mo odijo mejo odijo Friday ire o

0: gbogbo anigboro ti mo ki lo nla bun
1: aspapa o mo pope onimoji igba ti gbangba to wa degun gedere
2: ayo ati idunu yin lo je wa logun
1: bia bi mo me betu abi bia
2: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ó lópin ni.
3: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ́. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
4: Ṣé ọ̀rọ̀ lọ́wọ́.

0: ìdájọba dé ọlọ́run máa set everything right ibi ìdájọ lẹ ti mọ̀ pé àṣẹ tọ́nà rẹ̀ ń dán gan kò mí ipò lólóòótọ́ ìdájọ ni ó jà mọ́ yàtọ̀.
1: Ìlọrin agbé ọlọ́run ga fún iṣẹ́ àkànṣe ìyanu ojúkoroju tí olúwa ń ṣe lárúgbó ọjọ́ ní gbogbo Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ìránjáde gbogbo èèyàn ẹ lọ wá aṣẹ́ bíi básíkẹ́ẹ̀tì tán fi máa ń ṣe ráìsì báyìí ẹ ti máa ṣe yẹn ẹ wà lọ gẹ́ẹ̀tì èso oríṣiríṣi sínú ẹ̀ lẹ́bà máa gbébọ̀ yóò ní agbára á dàbí ọjà bàṣà níbi tí gbogbo èèyàn ti wá na ọjà ògo láyé yìí máa gbé èso ti ẹ bọ̀ èso kí ló túmọ̀ sí láyé ẹ̀dá ògo ayé rẹ lè so rẹ number 2 ìbùkún rẹ lè so rẹ number 3 àyànmọ́ rẹ àti èrèsẹ́ rẹ lùyìn èso rẹ àti pé àwọn ọmọ rẹ òun tún ni èso rẹ ẹni tó nígi tó ní gbogbo ẹ̀ tó o bá ti ṣèso irú igi bẹ́ẹ̀ ó yà gan ẹ̀yin mélòó náà ní gbèsò lọ́wọ́ yín ẹ̀yin mélòó láyé òní bèsò yín jẹ́ ẹ̀yin mélòó lèso yín òní sọnù ẹ mọ̀ wò ẹgẹ́ tí a ṣẹ́ yẹn tó fi ń wà ráìsì yẹn bíi basket kékeré kì í ṣàpẹrẹ o ẹ wá wá oríṣi èso tágbára yín bá ká ẹ rà sínú ẹ mọ gbébọ̀ á pàdé ní Friday ọ̀sẹ̀ yìí lárúgbó ọjọ́ yóò ti kanra wọn nínú ẹ̀mí tá a bá ti pray sí mo fi ọlọ́run bẹ̀yìn tẹ́ ẹ bá ti délé wá lọ jẹ gbogbo èso tó wà nínú ẹ̀ ni kò sí ẹni tó gbọ́dọ̀ gbà nínú ògo rẹ mọ́ o ò ní ṣiṣẹ́ forí olórí jẹ láti ṣẹ́ bí erin jíjẹ ìlérí ó dópin lórí ayé rẹ bọ́ọ̀sì rìnrìn wà ló ń lọ sí kílàǹkó junction tó wà ní side of a garage kílàǹkó yẹn ló ti béèrè pé church arúgbó ọjọ́ ló ń lọ ọ̀kadà tàbí mọ́rúwá tó wà ń bẹ̀ wọ́n á júwe á pàdé àárọ̀ Friday aago mẹ́jọ àárọ̀ á dẹ̀ gbé wọ aago káàbọ̀ ìyẹn ní àárọ̀ Friday ẹ wo ṣe rí iṣẹ́ ìyanu tó máa ṣẹlẹ̀ ní tọ̀sán yìí a ní agbára ju tọ̀sẹ̀ tó lọ lọ torí pé deliverance yóò wà ọ̀nà àbáyọ yóò wà ìtọ́ni yóò wà tán pè ní ìran bógun ṣe wọlé àti bí ó ṣe jáde ẹ sáà mọ dunnú kalẹ̀ ó di Friday àárọ̀ ni o church arúgbó ọjọ́ ní kílàǹkó junction ìyẹn ní ọ̀fà garage nílọrin gbogbo ènìyàn ẹ máa bọ̀ láti.